0: oṣooṣù. A rí gbọ́ wípé àwọn àjọ yìí pẹ̀lú àwọn tí ó fira wọn sílẹ̀ láti ṣe ètò gbálẹ̀gbádọ̀tí, òun ni wọ́n ṣe ìpolongo ọlọ́jọ́ kan láti ṣe ìmọ́tótó àyíká ní èyí tí wọ́n jẹ́ ká mọ̀ wípé ní òpópónà tí ó wà ní ìlú Ìbíní ní tí wọ́n pè ní Ramat Park, òun ni wọ́n ti ṣe àwọn ìfihàn yìí tí wọ́n lérò wípé àwọn fẹ́ fọ ìlú ìmọ́ pàápàá jùlọ láti má dí odò èyí tí àwọn ike pàǹtí tí ó máa ń dí lọ́wọ́ ní ìlú náà, ìyẹn odò Ìpóbà àti àwọn agbègbè tó kù ní ìlú Benin. Nígbàtí ó sọ̀rọ̀, ẹni tí ó jẹ́ ààrẹ ẹgbẹ́ JCI Edo Bronze Akinyola Elogosa, òun ló sọ wípé àṣeyọrí bá àwọn lórí ètò yìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló faraálẹ̀ láti bá wọn ṣe ètò náà tó fi kẹsẹ̀ járí. Ọ̀kan lára àwọn ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin àgbà lórílẹ̀-èdè yìí ti díẹ̀ bí ètò ààbò tó mẹ́rẹ̀ ní orílẹ̀-èdè irú ìwà àbàjẹ́. Wá kéde wípé kí àjọ NOA, ìyẹn àjọ tó máa ń ta àwọn ènìyàn jí bí nǹkan ṣe ń lọ láwùjọ, ìyẹn National Orientation Agency, láti fi ọ̀rọ̀ bọ́ àwọn ènìyàn kí wọ́n lè mọ ìtumọ̀ bí nǹkan yóò ṣe bọ́ sí ojú ẹ̀ lórílẹ̀-èdè yìí. Ẹni tí ó jẹ́ ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, Dakong Nwakon, òun ni ó jẹ́ aṣojú ìpínlẹ̀ rẹ̀ ní ìlú Plateau ni ó ti wá, tí ó sì bá gbogbo àwọn ènìyàn sọ̀rọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ wà bàjẹ́ gẹ́gẹ́ bí ká má bọ̀wọ̀ fòfin, ká máa ṣìwà jàǹdùkú, ká máa ṣe òṣèlú ẹ̀tanú àti àìnífẹ́ ara ẹni. Ó pọ̀ jàrá láàrin àwa ọmọ orílẹ̀-èdè pàápàá jùlọ ní máa lo ètò ayélujára nílòkulò. Èyí ni a ó fi ṣe àṣekágbá ìròyìn tòní.
1: Alright, ladies and gentlemen, my name is MC Alamano, known as Enjoyment's Landlord. I'm speaking right now. Always listen to Sports Daily on Esan Banacola Radio. Make sure you listen. You get

ìjì tó jà ó ti dá wàhálà sílẹ̀ pàápàá jùlọ ní ìlú Yurome. Àwọn àjọ tí kìí ṣe ti ìjọba kan ṣe ètò gbálégbádọ̀tí láti fọ ìlú Edo mọ́. Àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ní orílẹ̀-èdè Nàìjíríà ti di ẹbí ètò ààbò tó mẹ́ẹ̀ ro ìwà àbàjẹ́ tó ti gògùn sí wa lára. Wàyí o, ẹ̀yẹ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìyí tó jà ní ìpínlẹ̀ Edo, pàápàá jùlọ ní ìlú Yurome, ó ti kọ ojú àwọn aráàlú yìí, ọ̀pọ̀lọpọ̀ wọn sí òrùn alẹ́, nítorí pé ìjì náà ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́, tí ó sì ba ọ̀pọ̀lọpọ̀ àwọn ibùsọ̀ àti àwọn ibùtajà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, nítorí pé òjò tó rọ̀ ní ọjọ́ Ẹtì tó kọjá, ó mú ọ̀pọ̀lọpọ̀ jí dání, tí ó sì ṣe ìpalára fún àwọn èèyàn. Bó tilẹ̀ jọ wípé a kò gbọ́ pé ẹnikẹ́ni pàdánù ẹ̀mí rẹ̀. Nínú ọ̀rọ̀ tí olùgbé ìlú náà kan bá wa sọ, Ọ̀gbẹ́ni Gọ́dé Okoduwa, ó sọ wípé ó di dandan kí òjò rọ̀ kó sì mú ìjì dání, ṣùgbọ́n wá sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn òrùlé tí ìjì gbé ọ̀pọ̀lọpọ̀ wà lọ́wọ́ àwọn onílé, pàápàá jùlọ nígbà tó jẹ́ wípé àwọn tó ń bá wọn kan ilé wọn míì, wọn kì í ṣe akọ́ṣẹ́mọṣẹ́, àti wípé igi tí wọ́n ń kó wá sí ìlú lásìkò yìí kò dàbí tijọ́hun, àwọn ayédèrú igi tí kò lẹ́mìí, òun ni wọ́n ń kó wá.

0: rai ai bumukere rokireta ge evino sero evino no rekolo samye ahomige na buno rai ya sabo bubi ende me ne kone ya sizuguru e buno ye oke sa na o masar ma bi esa bana ko las radio ja na na me no o yo a sho ba mono se ba o re so sele ba de no le wa fke zo bo jo e ba ka ma o yo arwo ma de je ba le ba bu
1: di ba e ke na mu no abekwa mo ozo no fu radio station an ka na po e sam ba no kulas e ba le nye no udu oku no ko se na no ni hi na se nke onye na-eme ebo ya na-aga ya dosamsị naanị ka ọ malụ ọkpara gị a n'azụ maka ọsọ bido ka ọ mere ebe ọ na-esi agba ala ọmụragwara ebe ọ na-agbaga n'ihi na obodo nke nọ n'ime ebe obodo naijiria adịgo njọ ekena mụ n'ọzọ ndị igbo ọwụ fu nwanne na nwoke na-ekwu nke bụ anyamele good news ugochukwu na redio steshọn nke bụ isamba nakulas udodirinụ enwe ọtụtụ okwu ndị nke anyị si ka anyị kọọlị nụ ya ke bụ ife na-eme nụ ụbọchị nke taa bụ ụbọchị fraịde n'obodo anyị anyị nọ n'ime bụ obodo Uromi. Dịka anyị kwuo echi ga-aga si na ndị gọọmenti obodo ekwugo okwu si ndị bi n'obodo na-ezenụ mmiri ebe mmiri ripụrụ ala maka mmiri buru mmadụ. Ekwuo okwu n'okwu nta ọzọ bụ ndị gọọmenti obodo si na mmiri ozizo emebisigo ụlọ ọtụtụ ụlọ ndị mmadụ. Nke ibuo bụ ebidogo nke a na-akpọ ifichasị ezinụlọ ifichasị ụzọ ifichasị nye ọbụla bụ ebe nye ọbụla gbasa Edo steeti n'aka bụ nyakpọ n'English clean up ebidogo fichasị obodo na Edo steeti. Nke ịtọ bụkwanụ ndị isi oche n'obodo n'aka bụ ndị sineti ekwugo okwu gbasa nye gbasa insecurity na nye gbasa ị na-akpa agwa ọfụma fekwugo okwu na-atụzi aka na-enye onyeisi ọchịchị obodo n'aka bụ onyeisi President Bola Ahmed Tinubu si na otu o si na-eduzi obodo abụla otu obodo kwesịrị na-adị ntụ a na-atụ ndị mmadụ n'oge ugbu a emego obodo nke bụ obodo Naijiria enwego afọ ọjọọ udo dịrị ndị igbo ọya dịrị n'ụmanụ ụtụtụ dịrị n'ụmanụ ehihie dịrị n'ụmanụ abalị nye anụ a bụ fu redio steshọn nke bụ isamba nokulas ebe anyị na-enye nụ ọtụtụ okwu ndị nke nụ kwesịrị na-anụ udo dịrị nụ ndị igbo afa mbụ anya mere good news ugochukwu ndị ewunu
2: kodo ede woyi esiku bi obi ọjọ seri n'ibi gbogbo oti eti mgbawa eyi na ile iṣẹ isamba nakula redio itokale si ilu Uromi iroyin lo n dese ti igbo yin lati enu ọgbẹni bọlá agadé ewúlabí síwájú ẹjẹ ká gbọ àwọn kókó oníròyìn náà ìjì tó jà ó ti dá wàhálà sílẹ̀ pàápàá jùlọ ní ìlú Uromi àwọn àjọ tí kìí ṣe ti ìjọba kan ṣe ètò gbálégbádọ̀ tí láti fọ ìlú Edo mọ́ àwọn ọmọ ilé-ìgbìmọ̀ asòfin àgbà ní orílẹ̀-èdè Nàìjíríà ti di ẹbí ètò ààbò tó mẹ́ẹ̀ ro ìwà àbàjẹ́ tó ti gògùn sí wa lára wàyí o ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ ìjì tó jà ní ìpínlẹ̀ Edo

0: ọ̀pọ̀lọpọ̀ àwọn òrùlé tí yìí gbé ọ̀pọ̀lọpọ̀ wà lọ́wọ́ àwọn onílé pàápàá jùlọ nígbà tó jẹ́ wípé àwọn tó ń bá wọn kan ilé wọn míì wọn kì í ṣe akọ́ṣẹ́mọṣẹ́ àti wípé igi tí wọ́n ń kó wá sí ìlú lásìkò yìí kò dàbí tìjọ́ òun àwọn ayédèrú igi tí kò lẹ́mìí òun ni wọ́n ń kó wá. Ó wá sọ wípé kí àwọn onílé àti àwọn ènìyàn tí wọ́n ní dúkìá rí wípé àwọn ń lo ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun ìkọ́lé èyí tí yóò jẹ́ ẹlẹ́mìí gígùn tí kò ní jẹ́ èyí tí kò ní wúlò nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn lò ní ìsinsìnyí ẹbu ló pọ̀ nínú wọn. Àwọn àjọ tí kìí ṣe ti ìjọba tó jẹ́ ti àwọn onídùúdùn ọlọ́rẹ ni wọ́n ti pe ìpè láti ṣe ètò ìmọ́tótó pàápàá jùlọ láti fọ ìlú Edo mọ́. Ọ̀kan lára wọn ni àjọ JCI Edo Bronze àti Cyrus Recycling Agency láti tẹ̀lé àjọ ìṣọ̀kan àgbáyé lẹ́yìn láti lè ní ìdàgbàsókè ní ìlú. Ó ní wọ́n ti gbé àti fọ ìlú mọ́kalẹ̀ èyí tó wá forí sọ gbálẹ̀ gbádọ̀tí èyí tó máa ń wáyé ní oṣooṣù. A rí gbọ́ wípé àwọn àjọ yìí pẹ̀lú àwọn tí ó fira wọn sílẹ̀ láti ṣe ètò gbálẹ̀gbádọ̀tí ó ní wọ́n ṣe ìpolongo ọlọ́jọ́ kan láti ṣe ìmọ́tótó àyíká ní èyí tí wọ́n jẹ́ ká mọ̀ wípé ní òpópónà tí ó wà ní ìlú ìbíní ní tí wọ́n pè ní Ramat Park ó ní wọ́n ti ṣe àwọn ìfihàn yìí tí wọ́n lérò wípé àwọn fẹ́ fọ ìlú ìmọ́ pàápàá jùlọ láti má dí odò èyí tí àwọn ike pàǹtí tí ó máa ń dí lọ́wọ́ ní ìlú náà ìyẹn odò ìpóbà àti àwọn agbègbè tó kù ní ìlú Benin. Nígbàtí ó sọ̀rọ̀ ẹni tí ó jẹ́ ààrẹ ẹgbẹ́ JCI Edo Bronze Akinyola Elogosa òun ló sọ wípé àṣeyọrí bá àwọn lórí ètò yìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló fara lẹ̀ láti bá wọn ṣe ètò náà tó fi kẹsẹ̀ járí. Ọ̀kan lára àwọn ọmọlẹ́gbẹ̀mọ asòfin àgbà lórílẹ̀-èdè yìí ti di ẹbí ètò ààbò tó mẹ́rẹ̀ ní orílẹ̀-èdè irú ìwà àbàjẹ́. Ó wá kéde wípé kí àjọ NOA ìyẹn àjọ tó máa ń ta àwọn ènìyàn jí bí nǹkan ṣe ń lọ láwùjọ ìyẹn National Orientation Agency láti fi ọ̀rọ̀ bọ́ àwọn ènìyàn kí wọ́n lè mọ ìtumọ̀ bí nǹkan yóò ṣe bọ́ sí ojú ẹ̀ lórílẹ̀-èdè yìí. Ẹni tí ó jẹ́ ọmọlẹ́gbẹ̀mọ asòfin tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí Dakong Nwakon òun ni ó jẹ́ aṣojú ìpínlẹ̀ rẹ̀ ní ìlú Plateau ni ó ti wá tí ó sì bá gbogbo àwọn ènìyàn sọ̀rọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ wà bàjẹ́ gẹ́gẹ́ bí ká má bọ̀wọ̀ fòfin ká máa ṣìwà jàǹdùkú ká máa ṣe òṣèlú ẹ̀tanú àti àìnífẹ́ ara ẹni ó pọ̀ jàrá láàrin àwa ọmọ orílẹ̀-èdè. pàápàá jùlọ ní máa lo ètò ayélujára nílòkulò. Èyí ni a ó fi ṣe àṣekágbá ìròyìn tòní.
1: All right, ladies and gentlemen, my name is MC Alamano, also known as the Enjoyment Landlord. I'm speaking right now, always listening to Sports Daily on Esan Banacola Radio. Make sure you listen, you get all the newest sports updates from here.
2: Welcome to Sports Daily from Esan Banacola Radio. I am Big Billy. First from the local sport, the Nigerian Boxing Federation is placing its hope on a new generation of fighters to deliver at the 2026 Commonwealth Games in Glasgow, following a surge in global recognition that has seen Nigerian boxers break into the World Boxing Council ranking across multiple weight divisions. In a separate news, the Democratic Republic of Congo has criticized the cancellation of its scheduled friendly match against Chile over concern linked to the Ebola outbreak in African country. The match was due to play on June 9 in Spain, but local authorities called it off on public health grounds. In another development, President of Real Madrid, Florentino Perez, has vowed to sanction the biggest transfer fee in Real Madrid's history if he's re-elected as club president on Sunday. This is the Beat of Sport from Esan Banacola Radio. I am Big Billy saying do have a lovely day and God bless you all.
3: Welcome to entertainment news from Esan Banacola Radio, Uromi. First, the headlines. Igbos have given a lot to Lagos economy. Rapper Igbos. Fella engaged Jarvis, hints at wedding amid pregnancy rumors. I am Judy Chinenye. Now the entertainment news in details. Rapper Igbos has emphasized on the need for Nigerians to be more receptive of non-indigenous in their state and shown inflammatory remarks against non-indigenous residents. Speaking in a recent episode of the Outside the Box podcast, the Aye Podcast Corona used the Igbos in Lagos as a case study of non-indigenous residents' contribution to development. Igbos noted that the Igbos have contributed significantly to the Lagos economy despite not being indigenous of the state. He said it is regrettably that Nigerians are still struggling with tribalism and religious bigotry after decades of coexisting as a country. In separate news, popular Nigerian streamer Pela has engaged his lover Jarvis amid pregnancy rumors. The engagement took place in Ghana on Wednesday night. Sharing a video of the marriage proposal on Instagram on Thursday, Pela hinted at plans for their wedding. It was reported Pela engaged Jarvis

0: The government obodo si na mmiri ozizo emebisigo ụlọ ọtụtụ ụlọ ndị mmadụ. Nke ibuo bụ ebidogo nke a na-akpọ ifichasị ezinụlọ, ebe nyakpọ na English clean up, ebidogo fichasị obodo na Edo State. Nke ịtọ bụkwanụ ndị isi oche n'obodo n'aka bụ ndị senate ekwugokwu gbasa nye gbasa insecurity na nye gbasa ị na-akpa agwa ọfụma. Fekwugokwu na-atụzi aka na-enye onyeisi ọchịchị obodo n'aka bụ onyeisi President Bola Ahmed Tinubu si na otu o si na-edozi obodo abụla otu obodo kwesịrị na-adị. Ntụ a na-atụ ndị mmadụ n'oge ugbu a emego obodo. Obodo nke abụ obodo Naịjirịa enwego afọ ọjọọ. Udo dịrị nụ ndị Igbo, ọrịa dịrị nụ mmanụ ụtụtụ, dịrị nụ mmanụ ehihie, dịrị nụ mmanụ abalị. Nye anụ a bụ Full Radio Station 9 nke bụ Isan Binoculars, ebe anyị na-enye nụ ọtụtụ okwu ndị nke nụ kwesịrị na-anụ. Udo dịrị nụ ndị Igbo, afa m bụ anya mere Good News Ogbuchukwu, ndewo nụ.
1: Obodo ede nwoyi ẹsìnkú bí ojú ọjọ́ ṣe rí ní ibi gbogbo tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni ilé-iṣẹ́ Isan Binoculars Radio ìtọ́kalẹ̀ sí ìlú Rome. Ìròyìn ló ń dé sétí ìgbọ́ yín láti ẹnu Ọ̀gbẹ́ni Bọ́lá Gadé Owólabí. Síwájú, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Ìjì tó jà ó ti dá wàhálà sílẹ̀ pàápàá jùlọ ní ìlú Yorùbá. Àwọn àjọ tí kìí ṣe ti ìjọba kan ṣe ètò gbálégbádọ̀tì láti fọ ìlú Edo mọ́. Àwọn ọmọ ilé-ìgbìmọ̀ asòfin àgbà ní orílẹ̀-èdè Nàìjíríà ti di ẹbí ètò ààbò tó mẹ́ẹ̀ ro ìwà àbàjẹ́ tó ti gbòògùn sí wa lára. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìjì tó jà ní ìpínlẹ̀ Edo, pàápàá jùlọ ní ìlú Rome, ó ti kọ ojú àwọn aráàlú yìí, ọ̀pọ̀lọpọ̀ wọn sí òrùn alẹ́, nítorí pé ìjì náà ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́, tí ó sì ba ọ̀pọ̀lọpọ̀ àwọn ibùsọ̀ àti àwọn ibùtajà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, nítorí wípé òjò tó rọ̀ ní ọjọ́ ẹtì tó kọjá ó mú ọ̀pọ̀lọpọ̀ jìdání tí ó sì ṣe ìpalára fún àwọn ènìyàn, bó tilẹ̀ jẹ́ wípé a kò gbọ́ pé ẹnikẹ́ni pàdánù ẹ̀mí rẹ̀. Nínú ọ̀rọ̀ tí olùgbé ìlú náà kan bá wa sọ, Ọ̀gbẹ́ni Gọ́dé Okodua, ó sọ wípé ó di dandan kí òjò rọ̀ kó sì mú ìjì dání, ṣùgbọ́n wá sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àtìmọ́lé ibi ìkóníwọ̀sí ní ìlú Bẹ̀ngásì nínú Libya ni ọ̀pọ̀lọpọ̀ wọn ti wá, ní èyí tí wọ́n sọ wípé àwọn àgbàlagbà tó wà láàrin wọn jẹ́ 180 tí wọ́n sì jẹ́ kó di mímọ̀ wípé bí àwọn àgbàlagbà ṣe wà ń bẹ̀ ni àwọn ọ̀dọ́ àti àwọn ìkókó náà kò gbẹ̀yìn. Nígbà tí ó sọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn wa látàrí àwọn àbọ̀dé ilẹ̀ Libya, Ọ̀gbẹ́ni Godsend Erumomo fi èròngbà ọkàn rẹ̀ hàn wípé àìrójúráyì òun ló fa ọ̀pọ̀lọpọ̀ ohun tí ó mú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà máa wá ibi tó tutù bá sí káàkiri gbogbo ilẹ̀ àgbáyé. Ó wá di ẹbí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ríru ìjọba nítorí àṣìṣe àti ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè tó dẹnu kọlẹ̀. Ṣùgbọ́n ó wá rọ àwọn